lóní, a máa kọ́ nípa bí wọ́n ṣe máa ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ jẹ́ ohun èlò orin ní ilẹ̀ Yorùbá tí ó wọ́pọ̀ ní àríyá, ilé ìjọsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èso igbá ni wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ó lè tóbi, ó lè kéré. Tí wọ́n bá fẹ́ ṣe ṣẹ̀kẹ̀rẹ̀, wọ́n á já èso igbá. Wọ́n á fi ọ̀bẹ họ inú igbá yìí kí ó lè máa dún dáadáa. Wọ́n á jẹ́ kí igbá yìí, wọ́n á jẹ́ kí ó gbẹ. Wọ́n á sì ṣe ọ̀nà sí i lára tí wọ́n bá fẹ́, pẹ̀lú ọ̀bẹ tàbí abẹ. Ìyẹn ni wípé wọ́n ń fín igbá. Wọ́n á wá hun ìlẹ̀kẹ̀ pẹ̀lú òwú, òwú sí i lára. Ní ayé àtijọ́, wọ́n ní àwọn èso tí wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n á jẹ́ kí èso yìí kí ó gbẹná, kí wọ́n tó lu ihò sí àárín ẹ̀, tí wọ́n á wá fi hun òwú sí i lára. Wọ́n lè ṣe oríṣiríṣi ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n lè lo ìlẹ̀kẹ̀ oríṣi méjì àbí oríṣi mẹ́ta. Wọ́n lè ṣe oríṣiríṣi àwọ̀, bí àwọ̀ ewé, àwọ̀ dúdú, àwọ̀ pupa. Irú ìlẹ̀kẹ̀ tí wọ́n máa ń lò fún ṣẹ̀kẹ̀rẹ̀, òun náà ó lè tóbi, ó dẹ̀ tún lè kéré. Àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá kéré, wọ́n lè má dún dáadáa bí àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá tóbi. Ṣùgbọ́n ó kéré o, àbí ó tóbi o, kí ṣẹ̀kẹ̀rẹ̀ kí ó máa dún ni, kí ó dẹ̀ lè máa dún, kí àwọn èèyàn lè máa fi ṣe àríyá. Ẹ jọ̀wọ́, ṣé ẹ lè bá mi lu ìṣẹ̀kẹ̀rẹ̀ díẹ̀ níbẹ̀ yẹn?

0: listening to 98.1 4EB Yoruba Language Program with Kosh, Sheyi, and Ola. Makurum bear, tobakurum bear, timba mue, wa jeba. Don't touch that dial.
1: Ekabo. Ati jojo jojo jo.
2: Ati gradrara wangoni.
1: Serious girl. It's a very awesome program.
2: Ati gradrara wangoni. Benio, agwadrara wangoni. Ati jojo jo.
1: Ako jojo jo.
2: Ade ko, ti pakpa ti o gede nye. Ako ngongon ni kwa e, bubori shiri shimo shen shi o gede.
1: Yeah, toto wadi. Benio. Ana omo kori shiri shi o ro, ni kwa agba.
2: Benny.
1: Joko.
2: Joko. Benny.
1: You know, part of the body.
2: Eyara.
1: Yeah, Eyara.
2: So, nile no. Taba, boshe ng boye, ema sofu wane awon ko tu tu mosi. Ema laye won. Ema fi awon akpere no hon won. Die, die, bo moshe ng koye de no niye. Kujubelo.
1: Kujubelo, rara, rara. And, esimi, gbadun ara yin e sa won kan te mo ko ma nje ki inu yin dun
2: be ni
1: e ma gbagbe ke se yen o ise on ton
2: ise on ton olorun ma je asise ku
1: ami
2: ko de sento mo asiko ta ko peledua ko mo ko sento mo la so e ita ni la wa yi be present ka de gbadun ka gbadun
1: gbadun ara yin dada
2: beni awon kan to ma munu amuyin munu idun o se awon to feran kan ma gbin kan e bo sita e gbin kan e tule awon to feran lati ma sere e sere awon to feran lati ma wenu odo e lo wenu odo
1: e lo wenu odo awon ade e ku aseyori o eyin Arsenal fan
2: ah e wo gbogbo social media lo ti ton red ah ah lẹ́yìn
1: ikú wọ́n ṣe pè fún ọ ní ìpín ẹ ti wá
2: lẹ́yìn ọdún méjìlélógún
1: jésù
2: ó pẹ́ ẹ wo oríṣiríṣi pati náà ṣe parade tí gbogbo àwọn èèyàn yọṣọ wọn síta
1: inú mi bá dẹ̀ dùn tó bá jẹ́ pé wọ́n ń ṣe yẹn fún ICC àbí àwọn club tó wà ní Nigeria.
2: Ǹjẹ́ àwọn shooting star wọn ò qualify fún ṣe CAF àbí kan náà àwọn
1: African
2: champions àwọn shooting star wọn qualify àwọn Ìbàdàn shooting star.
1: Ẹ wo kẹ ní ọ̀sẹ̀ tó dáa àsìkò wa ti lọ àwọn olótìtẹ̀ gbádùn jùjújù gbogbo alama wà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ olótù ọlá olótù Kosh àti olótù Sheyi kò sí nǹkan tó ń bọ̀ látòkè
2: tilẹ̀
1: ò gbà so ẹ ní
2: ọ̀sẹ̀ tó dáa ó dàbọ̀.